0: Population togolaise, les moustiquaires imprégnés d'insecticides nous protègent contre le paludisme. Le ministère chargé de la Santé, en collaboration avec ses partenaires, organise à travers le programme national de lutte contre le paludisme une campagne nationale de distribution gratuite de moustiquaires imprégnés d'insecticides sur toute l'étendue du territoire national. Du 26 mai au 6 juin 2026, la phase de dénombrement des ménages aura lieu. Les agents de dénombrement passeront de maison en maison pour dénombrer les personnes et déterminer le nombre de moustiquaires à donner à chaque ménage. Également, des coupons seront remis aux ménages pour leur permettre de récupérer leurs moustiquaires au moment venu. Réservons-leur un bon accueil. Ceci est un message du ministère en charge de la Santé et ses partenaires.
1: Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn ní ti wáyé. Nígbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn wá máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wa.
2: Tartata náà tó wà. Dogo wíṣọ. Ẹ máa mi yí la. Nìkal mi tẹ. Sọfẹ́ náà pèsè náà hami mútó ka fa la ka rakọrọ ta. Ka wúnọ ka rẹwẹ ka tana. Bẹ́tẹ́ mútó náà bá taara o. Kọ́sọ̀ la o taama na wọ́lu ta. Taama kọrọ mi ŋan tẹgẹlẹ sẹsẹ. Wúnọ ka rẹwẹ ka ta ka wúnọ ka tana. Woso ayi ko ihuna nisa. Nukanu ta la ayi ko ihuna nisa ka hundɔ ka ta. Tena dapan sokore atakpa ma tɛ ta. Nuta sina maritim. Taama na wɔli ŋan tɛgɛlɛ. Hundɔ ka rɛwɛ ka ta ka wɔnɔ ka ta. Nso ayi ko ihun yin na lɛrɛ. Nkan ta la ayi ko ihun ti se. Ka hundɔ ka rɛwɛ ka ta ka wɔnɔ ka ta na. A kɔsa ha muto namba kara tɛ ta. Nuta sina giran lome. Nere siru mi sisɛ. Muto namba ayi ko nyaari ɲina. Sakana ha muto namba na. Ba we ɲina. Ikyari tɛ ne kɔrɔ ne kpakaw ka ayi ko nyerɛ. Ni ka mi nyɛ ka kalimi na. A gɛlɛmi tagara yɛrɛ ka a ma yɛrɛ. A wa ta ka sa hami muto namba ka fa la na. Wari ko nga takara na. Wari wa wali na ni wa muto namba ka fa la. Ni wo nba sɛwa na. Wa jaar wa tɛ ni wa wɔsɔ. Tako ti tɛmɛ ta wali ka ta. Ni wa pisa wa na wa ta wa walo na. Muto tɛ hin do ka hu a hu. O ha lafiya ka sarta. Ka a tigi sɛ a wari ta. O kɔnɔ lafiya ka a gbe ta. Muto tɛ hin do. A lafiya sarta ka ya. A tigi sɛ a wari ta ya. Nɔn ka ye ko lin na. Tɔkɔrɔ ta minisiri namba ɲɛlo. A lafiya a wari na wɔn ba tɛ ma ta sɔn.